0: Ó yẹ fún wọn lẹ́gbẹ̀gbẹ̀, iPhone 1 lẹ́gbẹ̀gbẹ̀, iPhone 2 lẹ́gbẹ̀gbẹ̀, àwọn àbókì wọn ti ẹja. My people, in case una no know, na your boy, Mr. Lee, Mr. Lẹ́gbẹ̀gbẹ̀, na him dey talk to una so, and una dey lis ten to 102.7 Naija FM. If you touch the dial, I will lẹ́gbẹ̀gbẹ̀ your radio.
1: Kò kú gbé fèrèrè, bẹ̀rẹ̀ máa ro kó mi ò lè mú wọn lọ wọ́n rí náà fọ́nrán.

Yo he hecho obra, Pauro. Ajá. Music Matter Sound Studio. Ọ̀pọ̀ọ̀kọ̀kọ̀ ìtì àríyá kọlọ́nà. Èmú bọ̀ wọ́n náà tó wọ́rí àwọ̀. Ọ̀nà ẹ̀ pòdúsà mí ọ́, Victor Arigo. Èyí bọ́ dádì, pẹ̀ kó bí wó. Kọ̀bọ́lé kọ̀bọ́lé Nàìjíríà, wáyé bọ̀lì kàtẹ́ẹ̀tì rù, wúlé so. Wáyé pọ̀pọ̀kọ̀. Iye. Àpọ̀kọ̀ rẹ̀ bí ó wà rò, òkèrú bí ẹ̀rọ kì í nana. Ètè ṣe kẹrú ẹ̀rùwẹ̀, ìwà àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn àwọn.

0: jẹ́pọ̀mọ́. Ó jẹ́ bí ẹ̀mí jẹ́ kọ́. Ẹ̀kọ́ sì bá jẹ wá.
1: Ẹ̀wọ̀
0: sì bá jẹ wá.
1: Ẹ̀wọ̀
0: sì bá jẹ bí.
1: Bí.
0: Ẹ sì bá jẹ bí.
1: Bí.
0: Ẹ sì bá jẹ bí.
1: Bí.
0: Ẹ sì bá jẹ bí.
2: Ẹ̀rọ mi jẹ́.